Mẹtì máa sẹ́mi di, bẹ̀bẹ̀ tí o yé, yà mí ó ń ṣe ráwọ̀, na ọ́ yàn kẹsí, ṣáà yàn kọ́ pọ̀n, ọ́ ti àṣẹ. Kọ̀ sún tí ẹ ṣáà yò, yà mí dẹ̀dẹ̀ yẹ jù, yà mí ń ṣọ́ máa ń gán mẹ́yìn náà. Yà bàbá yà mí ń ṣe ráwọ̀, ẹ̀ máa ń pẹ̀yìn, yà mí ń ṣe ráwọ̀, ẹ̀ máa ń pẹ̀lẹ̀ fún, yà mí ń ṣe òbí à. Yà bàbá Raymond, yà bàbá Kwame Bright ọ̀bẹ́ni, yà mí ó ń ṣe ọ̀bẹ̀bẹ̀rẹ̀. Yà mí gúúsù à ọ̀dọ́ yẹn nù, ọ̀ ń kọ́ sún wa ń fa wọn yẹn.